mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ Monday ọjọ́ ajé. Gbogbo ẹ̀yin tẹ́ ìràjẹ́ jẹun ò ẹ dìde ẹ máa bọ̀ níbi pẹpẹ. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temidire Market, Gbagi Titun nílùú Ìbàdàn. Gbogbo ilé ẹ dìde ńlẹ̀. Ẹ̀mí Olúwa ní ká tún padà fi sí ká tún padà dé Jesus City láàárọ̀ yìí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ẹ bá ń bẹ nítòsí àti ibi tó jìnà bó bá lè rápá ládé Jesus City. Ago mẹ́sàn-án sí ago mọ́kànlá ni màá ṣe sábìsì ń bẹ̀. Ẹnìkan ní Jesus City lágbára Ọlọ́run. Ẹ dìde ẹ máa bọ̀ níbi pẹpẹ. Já lọ dúpẹ́ fún bàbá mi ológun àjọbọ. Ipa nínú ipa àti àṣẹ nínú àṣẹ. Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́. Ọba tó pọ̀ ní ipá tó ń fọ̀hún agbára. Gbogbo ilé Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o. Òní ń dún láàárọ̀ yìí. Bó o sì ṣe ń bọ̀ níbi pẹpẹ. Mọ́mí ẹ̀ máa bọ̀ níbi pẹpẹ yín. Ẹ mú owó kan dání lọ́wọ́ yín. Ó ní màá bá yín sọ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí tajà. Gbogbo ẹ̀yin tẹ́ gba Ọlọ́run gbọ́ fún ìbẹ̀rẹ̀ ọ̀tún. Ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Ẹni tó ṣeun ṣeun. Mo dúpẹ́ tèmi, mo dúpẹ́ fún ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi. Ẹ pé Pastor Mrs. Temitayo bí gbogbo àwọn ọkùnrin ṣe dọ̀bálẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn mọ̀mọ́ àwọn náà kúnlẹ̀. Wọ́n ń kí bàbá wọn pé o ń la lájì kí. Bàbá mi ìwọ la lájì gẹ̀. A kí ọ pé ẹ káàárọ̀ níjọba ọ̀run. Ẹ ká alẹ́ níjọba ọ̀run. Engineer, ẹ na máìkì sí Pastor Mrs. Temitayo lẹ́nu kí wọ́n gbọ́n sókè.

0: àìsàn tó ọ fẹ lo rẹ ni tí ọ sànú ẹ bọ kíkẹ ọdẹ àti ẹ bá ní wọn ọrọ àmà ruwa fún ọ ní ìsìn ṣé o ní fi gbági ṣé ẹ lọ kọ ni.
1: Mo lọkọ ni ní Yemẹtu.
0: Yemẹtu lẹ ti lọ kọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Oṣù mélòó
1: ní Barak mo ẹ mọ̀ pé nǹkan tó bá ń wá lọ́kẹ́ èèyàn ó máa tètè yízí lọ́wọ́ èèyàn bí èmi ṣe lọ síbẹ̀ ó ṣà ń ṣe mí gàràgàrà bíi kí n sì mọ̀ wá.
0: Ẹ ti bọ́ ọ́nú ẹ̀.
1: Kò tó ọ̀sẹ̀ méjì tí mo fi mọ̀ wá.
0: Kò tó ọ̀sẹ̀ méjì ẹ wá ń kó èrò bo lẹ mọ́ kó.
1: Bódìjà ọjọ́ mọ̀ níyà.
0: Ẹ máa ń pé òní.
1: Bẹ́ẹ̀ni yóò wá lọ sí UI náà.
0: Bó lẹ ṣe máa sọ.
1: Tàbá wà ní bẹ̀rẹ̀ a máa sọ pé bẹ̀rẹ̀ bódìjà ọjọ́ UI.
0: Bódìjà ọjọ́ UI bódìjà ọjọ́ UI.
1: Bẹ́ẹ̀ni. Bàbá mi mo wá tòótọ́ mo gbàgbọ́ nínú pé yín pé nǹkan tí mo fi Ọlọ́run á ṣe o mo fẹ́ open shop kẹ̀kẹ́ títí lẹ̀ yẹn mo fẹ́ tà tó kí mo ti kọ́ for sale sí.
0: Èwo nìyẹn.
1: Ìsì tẹ́lẹ̀ mo fẹ́ tà kí n fi open shop.
0: Kí lè fẹ́ máa tà?
1: Mo fẹ́ máa ta provision.
0: Provision.
1: Àti wine.
0: Àti wine. Mọ́ǹtì wo wọ́n bíi.
1: Mi.
0: Ẹ sọ wọ́n báyìí sí mi. Ẹ mú mi náà mọ́. Ẹ ra fíjì ńlá kẹ́ ẹ gbé sí. Kí kẹ̀kẹ́ yẹn ọ lọ ń gbà. Kó sì mọ̀wó gidi jáde. Bọ́ bá sì fẹ́ rà yẹn lọ rà. Kò ní jáàmù lọ́wọ́ yín. Ṣé ẹ tún ti gbé fọ́pìn mi báyìí?
1: Lára o ni mo gbé wá sí ibà fún ara mi ni mò ń
0: gbé. Lẹ́gùn wá lónìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin lẹ máa ń wa ilé yìí.
1: Fún ara mi ni.
0: Kì í sì disturb service.
1: Rárá sà.
0: Ó tán bẹ́ẹ̀ lómi ìbá ìtì owó owó téńté níbà àlòkù wọn fún yọ sàlọ́nsọ sí. Ìta nǹkan bí ire. O lè mọ tá a ṣe. O lè mọ tá a ṣe. Ẹni tí ó dé chọ́ọ̀chì yìí o kò lè. Ẹgbọ́n mi tọ́ bá ṣe pé n tí mi Jésù náà rè. Tí wọ́n fi ń bu wákàkì àfàràmọ́. Ṣé oògùn tí mò ń ṣe fún yín ṣé a máa ṣe lọ? Màmá yìí wà á gba yìí. Nice. Ẹ wo bí gbogbo ẹ ṣe lọ wá tẹ́wọ́ kí ni nǹkan tuntun tó fẹ́ rà. Lọ́sẹ̀ yìí tó ní ìparí oṣù tó tó ní ìbẹ̀rẹ̀ oṣù titun nínú kan sí àmì gbàgbára láti lè ní. Láti lè rà á bẹ̀rẹ̀ lọ́tún gbàgbára ọ̀tún kígbe ayé mi gbàgbára ọ̀tún in the name of Jesus Christ. Ẹja lọ Jesus City. Aago mẹ́sàn ni a pàdé bọ̀ mọ́ lórí Facebook nísìn YouTube and TikTok. À ń lọ sí nǹkan tó yàtọ̀ gédégédé o. A tún ti bẹ̀rẹ̀ nǹkan mi o. Mọ́mì mo fẹ́ dì pẹ̀lú gbogbo tí wọ́n ń pè ní ọkọ ẹ̀mí aya ẹ̀mí. N ta fẹ́ dojú ìjà kọ ní ìsinre. Pẹpẹ yọ pọn mọ lórí Facebook. Ọdẹkùnlé Epaphras mo sì bẹ ẹnikẹ́ni church. Ẹ̀yin wo lẹ̀ ń fẹ́ ìbẹ̀rẹ̀ ọ̀tún? Mo kàn fẹ́ kó o fi ìrúbọ tì pé Olúwa mo fẹ́ gbé nǹkan re ṣe lọ́sẹ̀ yìí. Àtọmọdé àtàgbà kan mú ìrúbọ 1000 kó o fi tì. Ẹ̀yin tẹ́ ẹ bá ní ìdá mẹ́wàá náà fi sí. Account number church ni 1966 36 38 73. Ẹ tún pé 1966 36 38 73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Account number church ni bí yín ọba wọlé ẹ lo eléyìí 2017 42 90 47 2017 42 90 47. Comfort Life Mission International ni ó gbé jáde. First Bank nìyẹn. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí dà ẹ wá kúnlẹ̀ ẹ wá dọ̀bálẹ̀. Èyí tẹ́ Mark wedding anniversary yìí náà agbára kọ wọnú ẹ kí ayé yín ó jáde lọ́tún. Ẹ gbàgbára láti tún bẹ̀rẹ̀ lọ́tún. Ò ń sọjọ́ bí ẹ lónìí ìgbà tí ó bá fi dìwò yí ọdún tí ń bọ̀ tí Jésù ò bá tí ì dé ibi tí wọ́n fi yín sí kọ́ ni wọ́n bá yín. Báyìí lolúwa wí ẹgbẹ́ ayé tó dùn látòní lọ ẹgbẹ́ ayé tó pọ̀ ẹgbẹ́ ayé tó pẹ́. In the name of Jesus may your life begin afresh. Happy birthday, long life and prosperity. Happy wedding anniversary. Mo gbàdúrà fún president àti governor wa. Báyìí lolúwa wí ẹ máa tinú ògo wọnú ògo. Gbogbo ẹ̀yin ọmọléèwé ẹ lọ ṣe rere ẹ bẹ̀rẹ̀ lọ́tún in Jesus name. Ẹnìkan ni mo fẹ́ ṣe a testimony. Ẹ jẹ́ kí ọ loud connect lórí number it is well with you. 080 88 71 65 66.